0: ya ma se gbe okan wa le ipa ara wa ka ma se wo pe awon to be mo madura gba mo mo se emi o ko le da se o ye ki a gbe okan wa patapata le oluwa mo ro wa ni aro yi e ma se gbe kan le ipa yin e wo oro olohun ninu we sa 121 verse 1 ipe emi o goju mi sori oke won ni nibi ti ran lowo mi o ti wa ran lowo mi o to wo lo wa oba to da orun won aye e je ka ma ka oro olohun dede e je ka ma gba adura fun agbadura lai si mati na isare e je ki a kun fun adura ki a o le yo ninu ewu kewu ti ibimo ta ti gbe kale mo gba adura fun wa loni ipe ijade wa lo loni yo mu re dani yo mu ayo dani bi gbogbo yo fori sokan olohun yo ma di mu Jesus
1: agbara wa emi ni Ademide Joseph Alhamdulillah ilayda ayana ba'da ma amatana wa ilayhi nushur dapo fun Olorun oba ti o ji wa leyin gba ti o pa wa lana gbo eyin olugbo wa la ki pe a ku ojuma re ojuma toni yo la wa si alaafia ifokanbale okan ati ariziki onna la fi ma lo wala la hawla wala quwwata illa billah abakana eti o je iradileti ranpe fun wa laaro yi oni kama Baba anta wa shilayi Allah subhanahu wa ta'ala oju yi wa nwa al-Qur'an al-Karim wa ma khalaqtu al-jinna wal-insa illa liya'budun omo se deni ati al-janufun kamira ju ki won si Olorun oba lo isin Olorun oba yi ke se dede gbogba ta ba to wa gbe age abi ta wa gbe irun duro lati ma Joseph Olorun gbogbo ta ba nse ninu aye wa a lo anbo wa kuma je lori t'Olorun oba Allah subhanahu wa ta'ala kasi marati Olorun oba gbogbo gba abi Olorun oba Allah ko shalekun daada wa اللهم ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار
2: اكي وا پيا کو اجومو لوني اجومو تو ما لوني اجومو ري ني او جه فون دودو وا اورو تاني جي چا وي بارا وا سورو لوني او ني سورو kí ni à ń pè ní sùúrù àwọn àgbàbọ̀ wọn ní sùúrù òun ní bàbá ìwà tíyàn bá ti ní sùúrù tó bá ṣe ohun tó yẹ kó ṣe á jèrè ayé wọn ní ká má fi kánjúkánjú ṣe ayé ká má fi wàdùwàdù pinle ọrọ̀ torí ifá sọ nínú ojúfa ogbìyọnú ó ní inú bíbí ò dá nkankan fún ní sùúrù ní bàbá wa àgbà tó kọ́lé tí kò ní sùúrù aworore ló ní ajáfọ̀rún mìlà ó ń lọ rè fẹ́ yà tí ń ṣọmọ oníwo wọn ní ká rálẹ̀ bọ ni kó máa ṣe ẹ̀yin ò mọ̀ pé ìyà tí ọ̀rún mìlà jẹ́ níwò òun ló ń jẹ́ ìyàwó tí ọba ní sùúrù gbogbo ohun tá ń fẹ́ a tò lọ́wọ́ eré owó ato lọ́wọ́ eré ọmọ ato lọ́wọ́ eré ayé ato lọ́wọ́ a tún wá ní ẹ̀mí gígùn àti àlàáfíà a tún ní ìfọ̀kànbalẹ̀ láti lo gbogbo retí ó bá to lọ́wọ́ orúkọ mi ni olúwo dr fashola faniyi

0: Ọlọ́run àwọn Ọlọ́run Ọlọ́run tó ju gbogbo àwọn Ọlọ́run lọ ọba tó ti wà ṣáájú gbogbo àṣẹ kábíyèsí ní kùtùkùtù òwúrọ̀ yìí o adúpẹ́ agbẹ́ yíga ayìn lógo ìkànnì 103.5 FM àkí gbogbo ẹ̀yìn olólùfẹ́ wa lórúkọ ọ̀gá àgbà iléeṣẹ́ rédíò Nàìjíríà ẹ̀ka tìpínlẹ̀ Èkó bẹ́ẹ̀ làkí wà lórúkọ ọ̀gá àgbà níléeṣẹ́ rédíò 103.5 FM ojúmọ́ rẹ lónìí fún gbogbo wa láṣẹ ọba àmì òkè adétòhun olúwọlé lórúkọ mi bíṣẹ́ ò bá pẹ́ ni yóò bá ní ẹnìkan ìpẹ́ṣẹ́ ẹ jẹ́ a máa wo ago wa lára ògiri ká tún máa wo yìí tí ń bẹ lọ́rùn ọwọ́ wa bí mo ti ń kí wa pé a kú ojúmọ́ rẹ náà là ń gbà ládùúrà pé èrè á jẹ ti gbogbo wa o àkókò ìtúsílẹ̀ ohun lẹ́tọ̀ tá a fi ṣíde láàárọ̀ tòní níléeṣẹ́ rédíò 103.5 FM pẹ̀lú òjíṣẹ́ olúwa victor ẹ jẹ́ a máa ṣàmí kọ̀ǹgbẹ́ kọ̀ǹgbẹ́ bàbá ti ń gbàdúrà kudu kudu.
1: Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ lórí ọ̀fẹ́ àti gbọ́ mi ní wákàtí. Má yí rédíò yẹn kúrò sà, má yí rédíò yẹn kúrò mà. Arán mi sí yọ sà, arán mi sí yọ mà. Orúkọ mi náà ni Wòlíì Ajíhìnrere Victor Daniel aka Àyànfẹ́ Jésù tí gbogbo ayé mọ̀ sí bàbá orí òkè tú sílẹ̀. Ó ṣẹ̀ ń gbọ́ mi nígbà àkọ́kọ́ àbó tí gbọ́ mi tẹ́lẹ̀. Gbọ́n tí ẹni tó ni májẹ̀mú sọ. Nínú oṣù tuntun tó wọ̀ yìí, wà á rí ìrànlọ́wọ́ gbà. Nínú oṣù tuntun tó wọ̀ yìí ó bá àánú àtojúrere Ọlọ́run pàdé lóṣù tuntun ìwárí ìrànlọ́wọ́ gbà lóṣù tuntun ìwárí ìrànlọ́wọ́ gbà lóṣù tuntun ìhòòníríkú ọmọ lóṣù tuntun ìhòòníríkú ọmọ lóṣù tuntun ayé òní dáwọ́ pósí ọmọ fún ọ lóṣù tuntun ìhòòní dìdàkudà lóṣù tuntun gbogbo tó lé lóṣù tó kọjá tí ò tẹ lọ́wọ́ lóṣù tuntun o ma tẹ lọwọ lojiji in the name of Jesus lóṣù tuntun yìí ẹni bá gbógun ti ẹ ọ̀run máa gbógun ti ẹni bá dìde ìjà sí ọlọ́run máa dìde ìjà sí ìkórajọ àwọn ẹni ìka ìkórajọ àwọn ẹni ìka lórí ọ̀rọ̀ àwọn ọmọ rẹ lórúkọ Jésù olúwa tú wọn ká lóṣù tuntun yìí ò ní ra kó sí àkọ́bí lóṣù tuntun yìí ò ní ra kó sí àwọn ọmọ rẹ in the name of Jesus inú mi kàn dá dédé dùn kí ni ìdí next month September o ni ipade to ma waye ni Sanguota ta ma se lenkan lodun ta fe se 11 years in ministry ajodun ipe awon yan ma de lati Dubai Canada awon yan ma de lati South Africa France Osogbo Ibadan Ilorin Kongi Ekiti awon yan ma de lati Ijebu Ode Abeokuta gbogbo bi ti mo leka se pata lawon yan ti ma wa tori enkan lodun mo ma se program yen kini akori program ti odun yi akori e ni my children must jump out from the even cage awon omo mi gbudo jade ninu tubu aye totoju ogu awon omo re si mo fa awon omo re jade bayi in the name of Jesus ele kan ni baba bawo ni bo the program yen ti ma waye ni September 4 next month ni bi kimi to ba ti fe wa wo moto to lo si under bridge Sanguota to ba ti under bridge Sanguota bere school 3 ni joju bus stop ibe gangala fellow ni September 4 next month isoru ni a ma pin bag of rice fun awon opo 20,000 a ma pin fridge ero ilota a ma pin sewing machine be la ma pin okada na ninu program ye program nla ni o be ni awon member wa to wa ni ilu oyinbo won la won fe support awon eyan to fe bere business e ma mura demi September 4 school 3 la fellow ni joju bus stop ni Sanguota e ma mura demi e je sare de yaro oke mo fi pe mi be gbogbo yin te n gbo mi ni wakati fi ohun rere fi bere osu tutun yi tori n toluwa mo mi ri nipa osu yi oluwa pe fun mi ni osu ifa so ko sin kan rere to ba fi bere osu yi dodo ni ko ri ifa be ni gbogbo osu ta wa yi oluwa lawon to ba ti fi e ni gbe to de fi kan rere bere osu yi oluwa ni ma gbe won dide ma mu won lo si ipele to kan ninu ogo ma bi aye won dide ma de doju ti awon ta won be loluwa olorun go wi sa gbianju gbogbo tin ba ti ni ko se lori afefe yi tele manita ni woli to nsoro yi gbianju ko tele ko wari nti ko wari nkan ogo to ma toka si kile oni to su ati ninu osu tutun ta wo yi be ni ko ba mi mu iyo o ya da sinu cup gbesi egbe radio bi ti mo ti soro yen mo pada bo je sadede ya roke ka sare gba won testimony ni kokuru engineer mi bayin soke ka won niyan gbo engineer
2: Hello, era sao. Ah, omo jo ori afefe ni mi o. Oruko mi ni Yemi. Lati cement ni agbegbe Ikeja. Ah, mo fe fun mi mo yen won ni o. Lojo na yen ni mo si 90 ni shop. Idaji jo yen first time ti mo je ma gbo program yen dede. Ah, mo kon gbo program yen na ni wa ni Kwasi itori anu 550. Mwa tade paka nomba. Ah, mwenye wwen. Iba gwen yon lomu yon narada. Mwa de son 550 yen. Wwen, ono. Kamari ti a yon. Afi bo shiti leni. Kosa mwa me kompene. O te defun mini change kontele. Me yo kosoro. Lati jo, in fact. O te kwek gon. O te leni 3 months. En to wapin bina wakosan wame kono. Yen yen koma sen di wosin yepe ki njokwe. Ti ba tiri alati yepe ki njokwe wumaw. Awo yen ni morobi. Ayme yen di tuyuf ki ni. Ori akanti mi ni ano. Ah. Mwende buya. Owo ta yen sepwe wama wama wosen di dole. So. En to wapin ni ti mwende jemi do wo. Ti mwosane kwa ti mwando jemi do wo. Yen do wapin ni pwende ni pwya. Ah. O gana la titi ni yo. Owo si mistake yi sen di tuyuf. Yi sasa asa kanti ti yi. Eh. Ti e so. Anything. Money here to you to suck and make it. Only ya, I want you to share. Money ya, me more playing that shit. Only came out what the pay. We had a silo picking out what the picking shaggy castle on your bar. The shirt won't fake before me. Tori, fashion design, Nimi. Ah, so Junior Lomo, you would have gone to activities or rather gone to cause a picking my worry. Money here, 250,000. Ah, daddy, I feel beef, see me, no silly. Mi expect it, la mi riru mi ti e riru yanu re leyi ri tori ro e fo ni mo ti gbo program yi mi o ti e de church yin ri taba ni boya ogbadura so mi fun mi prayer ori radio da so ah adura n gba o inu mi dun o ah na ma gbe se yin soke o lagbara olohun o
1: nice o si engineer mi abe ri pe awon eri lagbara o ya gbe iyo yen be sibi enu re so pe angeli ayan fe jesu ninu osu tutu ti mo wo yi dari olore sodo mi ninu osu tutu ti mo wo yi dari alaanu sodo mi so pe ninu osu tutu ti mo wo yi je boju rere atanu re pade in the name of Jesus o ya joko pada mo tun pada bo engineer mi fun mi nkan si ka won eyan tun gbo engineer
3: daje karo sa Oko mi ni Folake mi omo ojo ya fefe ni mi ni last week te se radio te ni pe ka support radio pelu ore 550 so mo se ore loruko mi ati loruko omo mi asa ja wa mefa o je 3,300 naira olorun se iyanu nla ninu aye mi oni egbon mi kan to wa ni UK ti mo tin bere ranlowo lati owo won lati bi osu meta ti won da mi na so ba si mo asore ni last week sha ni angeli ayan fe jesu jo ba mi lo ko si okan egbon mi ninu ko ti e siju anu ewo ni ko sha anu fun mi kin ti e le raja si shop ko si kokan so ba si mo asore to ni last week ye mo ko ni ki message won ni so mo se message won okan ni aburo awon ma get back si mi pe ki ma worry so ba ti ma fi di nkan bi osan o se pe mi fun ra won ni pe kin send account number mi account she change kekere ko fun mi but ma send account number to ma fira last mi se rala ti 7 million ni o ya mi ni enu daddy mi mo pangele ayan fe jesus aye lo wa sibe ko nse oku ipe yin daddy ipe to daju ni pe to confirm ni en to ba ni ko si wodi ah ti ile ti ku tori pe kini awon eni pe si wa lara awon eni pe ye ah dadi ayan fe jesus e je kon laarin won inu mi dun tori pe mi respect e only send di aduro owo ye si mi o le je ah tori mo kon pe egbon mi ti e ko mo gbe bi abi ma send di abi 2 million abi 1 million o wa send di 7 million si mi e ki fi lo raja si shop dadi pe yin o ni dibanu je o e ni fomo sise ranse o e ni faya sise ranse o arugbo woli lọlọrun so yin arugbo woli yin je ma dale lagbara ọlọrun ah dadi mo dupe lọwọ ipe yin mo dupe lọwọ ipe yin ipe yin se gudugudu meje fun mi aya mefa mi ti e respect wo ore ti mo ri lati odo anti mi ah dadi mo dupe o ọlọrun so baba yin ba mi gbe sise ranse yin lọwọ soke dadi e se gan ni sir
1: nice o se engineer mi abẹ ri pe awon eri igadi e eyin wo le gbagbo pe lai ri mi wona won.

falẹ àwọn ìwé ìròyìn láti èdè òyìnbó sí èdè yorùbá tó múnádóko ìlú mọ̀ọ́ká ni wá ti létoko lọ́dọ̀ wa gbogbo ọjà tí ẹ bá polówó lórí ètò wa wàràwà tà nítorí ẹ tà ló kọ́kọ́ ń tà kọ́mọ

torí pé ohun gbogbo ni àti àkókò wà fún àsìkò tí tó báyìí fún àtúpalẹ̀ ìwé ìròyìn níléeṣẹ́ Radio 1103.5 FM. Ẹ káàárọ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa o. Olúwọlé lorúkọ mi, lorúkọ olóòtú àgbà Abiola Peters, mo kí wa pé a kú ojúmọ́re. Gbogbo wa tá a bí lọ tá a níhun ṣe tá a níbi rè, ẹ jẹ́ pàkítí mọ́lẹ̀, ká sì máa gbẹ́sẹ̀ lọ́kọ̀ọ̀kan lẹ́yìn tá a ti fi ọ̀rọ̀ wa lé Olúwa lọ́wọ́. Ẹ káàárọ̀ sà. Ẹ jẹ́ máa lọ wọ̀n ìwé ìròyìn The Punch, ìwé ìròyìn Leadership, ìwé ìròyìn The Nation, ìwé ìròyìn The Guardian. Wọ́n bẹ wájú mi láàárọ̀ ni. Ǹjẹ́ ẹ ti gbọ́ pé nínú ìwé ìròyìn tó jáde láàárọ̀ tòní, owó oṣù àwọn ogun orílẹ̀-èdè Nàìjíríà á ṣe bẹ́ẹ̀ dihun tí wọ́n buwọ́ lù tan rẹ̀ yóò bẹ̀rẹ̀ láìpẹ́? Ǹjẹ́ ẹ ti gbọ́ nínú ìwé ìròyìn The Nation tó jáde láàárọ̀ tòní, òun náà ni ìròyìn yìí mà wà, níbi tí wọ́n ti sọ wípé Wike yóò kọ ìwé ọ̀dọ̀ àwọn òwò níwé ọ̀hún ó balẹ̀ sí ìwé tí wọn ó kìkì ni. Ẹ jẹ́ farabalẹ̀ kájọ máa fetí gbéyàwó ọ̀rọ̀ lọ́lọ́mọge àbí ni second handed. Ǹjẹ́ ẹ ti gbọ́ péjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti pa á láṣẹ akẹ́kọ̀ọ́ kíkọ̀ọ́ kan tí wọ́n bá rí wípé ìka ẹ̀ lásán bẹ nínú ìjínigbé? Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti sọ wípé bẹ́ẹ̀ pé wọ́n ti ẹ̀ sọ̀rọ̀ ìjínigbé. Ó lọ lọ́mọ ẹ̀ ó kàwé tán nìyẹn. Òfin inú ìròyìn The Nation tó jáde láàárọ̀ tó ní ló wà. Ǹjẹ́ ẹ ti gbọ́ FCT olúlẹ́wà ìlú Àbújá ti gbé òfin lè kẹ̀kẹ́ nọ́mọ kẹ̀kẹ́ bárúwá tòun ọ̀kadà? Mínísítà Wike wọn sọ bẹ́ẹ̀ nínú ìwé ìròyìn The Nation tó jáde láàárọ̀ tó ní. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, wọ́n ní àwọn àtúnṣe gbọ́dọ̀ máa wà. Wọ́n ṣe àtúnṣe àwọn nǹkan kan fún ẹgbẹ́ òṣèlú APC lórí àwọn tí wọ́n jẹ́ àti àwọn aṣáájú bẹ̀. Ǹjẹ́ ẹ ti gbọ́ péjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti buwọ́ lu owó $2.5 trillion láti fi ṣe ojúnà Àbújá lọ́kọjà sí Enugu Starcourt. Ó dín díẹ̀ ó lé méjì lọ́gọ́fà

ọkà nbẹ bá ní kí wọn má ṣe thousand people ni ó da aláìníṣẹ́ lọ́wọ́ níbo la fẹ́ kó wọn sí pẹ̀lú ipò tàwà ní ẹ̀ka ọrọ̀ ajé lórílẹ̀‐èdè nàìjíríà àjọ labour ń ṣe kìlọ̀kìlọ̀ fún àwọn àjọ nafdac pé àwọn àti àwọn oníléeṣẹ́ á pọ̀ nǹkan ẹ ti mọ̀ ẹ̀yin dírẹ́ìbà ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ìjùgbọ́ ìdí ni bí ò bá nídìí ẹ̀ṣẹ́ yìí déédé tá a fi sọ wípé kí alága ìjọba ìbílẹ̀ mẹ́ta kí wọ́n lọ rọ́kúnlé àwọn ilé-ìgbìmọ̀ ìpínlẹ̀ kánò ni wọ́n sọ ọ̀rọ̀ nínú ìwé ìròyìn leadership tó jáde láàárọ̀ tòní mo sanwó fún agbájá àìpétò tàmẹ̀dù I even credit another person's account. Ẹni tí wọ́n sọ wípé àwọn ni wọ́n dáadáa lé iṣẹ́ lẹ̀ àmọ́ bẹ́ẹ̀ ìjọba àpapọ̀ orílẹ̀ nàìjíríà dg náà ni wọ́n pe àwọn wọn ni wọ́n mà ti ń sọ̀rọ̀ wípé owó 400 million has been paid to so ẹjẹ́ a máa lọ nínú ìwé ìròyìn láàárọ̀ tó ní ẹ máa gbọ́ àwọn orúkọ ibi tí wọ́n ní àwọn tẹ owó ọ̀hún sí kó tó wádìí wípé wọ́n di fake dg ǹjẹ́ ẹ ti gbọ́ nínú ìwé ìròyìn aig jimo àwọn àti vdm náà nìyẹn very very very very dark man ǹjẹ́ ẹ gbọ́ nínú ìwé ìròyìn leadership yìí tó jáde láàárọ̀ tòní nínú ìwé ìròyìn leadership náà ni ìròyìn yìí ń ló tọ́nà ojú ara ẹ̀ kalẹ̀ síbẹ̀ níbi àwọn tí wọ́n jẹ́ òjíṣẹ́ olúwa anglican primate canvas issue base ìpolówó ìsọ ìkàmpéènì ká máa polongo wípé ibi ni ẹgbẹ́ òṣèlú eléyìí ni ẹ ṣe nínú ètò òṣèlú kí àwọn nǹkan báyìí àti nǹkan báyìí kó lè túbọ̀ àmọ̀tẹ́kùn àwọn àjọ àmọ̀tẹ́kùn gba àwọn èèyàn rìn sílẹ̀ lọ́wọ́ àwọn ajínigbé o àwọn tí wọ́n jẹ́ darandaran ni wọ́n ní èèyàn méjì yìí ni wọ́n gbà sílẹ̀ ní ìpínlẹ̀ ondo àwọn agbẹjọ́rò wọ́n ní a ṣe wá gbé federal high court kúrò níbi tó wà ká tún wá sọ wípé ó ń lọ síbì kan olówó palẹ́dà kọ́là á pè yẹn káwọn agbẹjọ́rò wá ń fẹ́ ẹjẹ́ á máa wò ó bí ròyìn bá wọra láàárọ̀ mi bàbá ọmọkùnrin àtọmọbìnrin wọn ní ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nípínlẹ̀ benue o àwọn agbésùmọ̀mí agbébọnrin apáyé dàlúrú àwọn mùjẹ̀mùjẹ̀ wọn ní wọn máa wọlé nípínlẹ̀ benue bàbá ọmọ ẹ ọkùnrin wọn rẹ obìnrin ni wọn gba ẹmí lẹnu wọn nílẹ̀ yóò sọkà. ẹ ti gbọ́ iléeṣẹ́ rédíò 103.5 FM àgbà aládùúrà kọ́ bá mi òkè ó borí ogun fìrìyà ọ̀nà ohun tó mú kọmọ ìsírẹ́lì náà ó borí pharaoh ní jọ́sì kó ṣàánú de nàìjíríà àti gbogbo àwa ọmọ tá à ń bẹ nínú ẹ̀ kó ṣàánú wa kó gbé wa borí kó jẹ́ àwọn ara wa tí wọ́n ń dorílẹ̀-èdè nàìjíríà yìí láàmú ṣe ẹja ń bẹ nínú bú àwọn ẹja kan náà tún wà wọ́n ń da bú láàmú kọ́lọ́wọ́n ọba kó ṣàánú wa kó gbà wá lọ́wọ́ àwọn ẹ̀yìn àkùkù sórílẹ̀-èdè nàìjíríà jẹ́ ti gbọ́ ó ń tẹ̀ ẹ́ síwájú.

0: lọ́nà ìgbẹ́, lọ́nà ọ̀rùn, lọ́nà ìṣáájú, ọlọ́run ọba àní dá kan ojú kan lọ. Ẹ gbọ́, torí bá kún, alábẹ́là àṣàtọ̀, tọ́dọ̀ bá wá kún, òmùwẹ̀ làápẹ̀ o. Tó bá wá jẹ́ ti pé tó tà bá bà débi ká ṣètọ́jú ojú, kójú ó mọ́lẹ̀ ní kisi, kójú ó mọ́lẹ̀ rokoṣo. Ilé iṣẹ́ tọ́lọ́run ọba àní dáde rẹ̀ fún, tí wọ́n mọ ìtọ́jú ojú. Ilé iṣẹ́ Òṣùlá Aba Eye Solution, àwọn gangan lọ́lọ́run ọba àní rán. Àwọn lọ́lọ́run ọba àní rán torí wípé ọlọ́run ọba àní fẹ́ nìkan ṣe jẹ nìkan lọ. Àmọ́ mò ń bọ̀ náà mi ò dé, ẹ jẹ́ kí n dẹ́ka polówó ọjà. Ẹ kú òkèlè.
1: Láti àti ń pariwo lọ́jọ́ tó ti pẹ́pẹ́ wọ́n ń bọ̀.
2: Wọ́n ti dé o.
1: Bàbá gangan lẹ́mọ̀ bá tí ó máa dá
2: gbogbo ènìyàn lọ́hùn.
1: Ìṣòro èyíkéyìí ti ń kojú ìríran ẹ̀dá.
2: Yálà ó ti pẹ́ tàbó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀.
1: Ẹ ti náwó náwó, ó ti sùn yín, ẹ ti fẹ́ gbà kẹ́mú.
2: A ò mà ní gbà kẹ́mú àbúrú.
1: Chronic infection ló ń yọ wá lẹ́nu tó ti wá dẹkọ nírun. Tó ń ṣe àkóbá fojú wa.
2: Àbí a ti ṣàyẹ̀wò.
1: Wọ́n ní àpọ̀jù ṣúgà ni ò jẹ́ kojú wa ó kílẹ̀.
2: Ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ti sòro ojú lè gbà wá.
1: Ní bàbá Òṣùlá léwu àtegbò fún tó fi lè kojú ẹ̀.
0: Bó ṣe jẹ́ gẹlẹlẹ̀ ṣe gbọ́hùn. Ẹyin ẹ pe bàbá sórí nọ́mbà yìí. Bóyá ẹ̀yin fẹ́ lọ bá wọn bíṣẹ́ wọn. Ẹ wá wò wípé kẹ́ ẹ má bàa kó sọ́wọ́ àwọn tí ó mọ fà yín. Ẹyin ẹ pè wọ́n sórí nọ́mbà yìí kẹ́ ẹ tó lọ. 091-57-58-90-16 091-57-58-90-16 tàbí kẹ́ ẹ pè wọ́n sórí 070-38-61-51-68 070-38-61-51-68 Kó tó di pé wọn ó tẹ̀síwájú. Ẹjẹ́ sáré sọ̀rọ̀ bàbá kan tọ́lọ́run ọba àmì gbàdúrà ẹ̀ látọ̀dọ̀ bàbá wa bàbá Òṣùlá. Arákùnrin àwọn ọmọ rẹ̀ ń bẹ nílùú òyìnbó. Bí kójú kójú dédé máa sú, ibẹ̀ ló ti bẹ̀rẹ̀. Díẹ̀ díẹ̀ tó fi di pé bàbá yìí ò ríran mọ́. Wọ́n ti gbé káàkiri lórílẹ̀-èdè Nàìjíríà fúnra rẹ̀. Wọ́n ti lọ gbá, wọ́n ti lọ sáwo àìmọye ilé ìwòsàn ni wọ́n ti gbìyànjú. Wọ́n kàn náwó náwó, orí àtù náà ni gbogbo ẹ̀ bọ́ sí. Làwọn ọmọ bá wò wípé àwọn ò lè wo bàbá àwọn níran. Òun ló mọ báwọn ṣe délùú òyìnbó. Wọ́n ní kí bàbá ọmọ bọ̀ nílùú òyìnbó. Ṣé kí n má tàn yín? Gbogbo bí wọ́n ṣe gbìyànjú tó, ojú kan náà ló padà já sí. Bàbá ò ríran o. Òun ni wọ́n bá dá bàbá padà sí Nàìjíríà. Bàbá ti gba kámú pé tọ́, Ọlọ́run ọba mi ṣe kọ́ pé òun ó lo ìgbésí ayé òun tó kùnú. Ọ̀rẹ́ bàbá ìkan ló wá lọ́jọ́ kan ló wá wò wípé a lè máa bá a lọ báyìí. Òun mọ̀ bìkan tẹ́ ẹ bá níwò wípé ẹ ti náwó ẹ̀jẹ̀ àjọ débẹ̀. Bàbá yìí kọ́kọ́ wò pé gbo ló tún fẹ́ dàbí gbogbo ibi tóun ti lọ. Àmọ́ fọkàn kan pé òun ò fẹ́ gbó ọ̀rẹ́ òun lẹ́nu. Bàbá yìí tẹ̀lé wọn, ó di iléeṣẹ́ Òṣùlá Aba Eye Solution. Nígbà tí wọ́n débẹ̀, wọ́n bẹ̀rẹ̀ ìtọ́jú. Bàbá tó ti ń rí bí ọyẹ́ tẹ́lẹ̀, bàbá tó ti ń rí kùrukùru tí ò ti ríran mọ́. Nígbà tí wọ́n dọ́dọ̀ Òṣùlá Aba Eye Solution, Ọlọ́run ọba mi padà gbàkóso. Tẹ́yìn náà bá nírú èèyàn bẹ́ẹ̀ nlé, tẹ́ ẹ ní láyìíká yín tí wọ́n ti náwó náwó, ẹ̀yin ẹ máa mú wọn, ẹ má jẹ́ kọ́rọ̀ wọn ó sú yín.

0: ẹ máa mú wọn bọ̀ ní iléeṣẹ́ Osula Herbal Eye Solution. Ẹ bàbá ò máa fẹnu ara wọn sọ address ibi tí wọ́n wà ẹ níbi tí ẹ ti lè rí wọn. Ẹ gbọ́, ìwo tó o bá ti gbìyànjú gbìyànjú tó o ti lọ káàkiri, o ti lọ gbá, o ti làwo nípa ọ̀rọ̀ olójúde yìí tó ti wá fẹ́ máa dàbí pé o ti ń sú wa. Ẹ ò tí ì dọ́dọ̀ ẹni tọ́lọ́wọ́n bá mi fi rán, ẹ tí ì dọ́dọ̀ ẹni tó mojúlèjà rẹ̀ ni o. Àníṣe ẹ̀ mo sì tún ń tẹnu mọ́ torí pé ohun tó bá dáni lójú àáfi gbáyà ni. Gbogbo àwọn tí wọ́n ti wá sílé iṣẹ́ Osula Herbal Eye Solution, gbogbo wọn lórí gbàlà. Àrídájú lèyí jẹ́ o. Ẹ bó ṣe jẹ́nu ẹjẹ́ ǹdẹ́ka polówó ọjà náà mò ń bọ̀ o.
1: Àwọn àgbàbọ̀ wọn sọ pé igi gogoro má gúnmi lójú àtòkèrè láti ń lọ. Àmójútó ìrìnrìn ẹ̀dá ṣe kókó ṣe pàtàkì kí Ọlọ́run ọba má gba òde ọ̀sán lọ́wọ́ kó wá wa. Ń bá mi ẹ̀ pọ̀ tí o bá wá ń ṣe àkíyèsí èyíkéyìí àpẹẹrẹ àìṣedéédé nípa ìríran rẹ. Tètè dìde fúyà kó tó pẹ́ jù. Ó ṣeé ṣe kó o ti nọ́gbàrá nọ́gbòrò tí wọ́n ń pe ìṣòro àìṣedéédé ìríran rẹ lórúkọ oríṣiríṣi. Má tún fà kókó ṣòfò mọ́ tó o bá ti rí àpẹẹrẹ àìṣedéédé lórí ìlera ara rẹ. Tètè sọ síta láti lè jàjàbọ́ tó bá wá rí bẹ́ẹ̀ má bọ̀ lọ́dọ̀ Osula Herbal. Òtítọ́ inú àti ìbẹ̀rù Ọlọ́run ni wọ́n fi ń ṣiṣẹ́ tiwọn. Kò rújú rá.
0: Ẹ káàbọ̀ padà. Fáyìn tẹ́ ẹ̀rí nọ́mbà Osula Herbal mọ́. Nọ́mbà wọn rèé o 070-38-61-5168 070-38-61-5168 tàbí kẹ́ pè wọ́n sórí 091-57-58-9016 091-57-58-9016 nọ́mbà tẹ́ ẹ lè pe bàbá sínú. Ìwọ́ ti rí bí ọyẹ́ tàbí o ti ń rúkùrúkùrú, ojú ń léwó, ó ń tà bàìbáì, àbí irú orúkọ tó wù kí wọ́n lè máa pè fún ọ, àbí ẹ̀yìn tilẹ̀ ti fẹ́ gbà ká mú ẹ má mọ̀ gbà ká mú aburú, ẹ má gbà ká mú tí ò dá o. Adìyẹ tí ò tí ì kú ó sì lè jàgbàdo. Ẹ tètè dìde ńlẹ̀, ẹ máa bọ̀ níléeṣẹ́ Osula Herbal Eye Solution. Bàbá gangan ń bẹ pẹ̀lú mi nílé agodo. Ẹ̀yin tó bá yá ẹ gbóhùn wọn o. Èmi ń sọ fún yín pé tó bá jẹ́ ti ká sọ̀rọ̀ nípa ojú olókìtì bí ọ̀bọ wọn ò sí nú gbó. Kòkòrò tí ó sì tàwú bí aláǹtakùn ẹ má jẹ́ ń tàn yín. Àkọsẹ́ ni ó ṣe o. Màá tó tú bàbá sílẹ̀ tẹ́ ẹ gbọ́ wìnrin-wìnrin lẹ́nu wọn kẹ́ ẹ lè mọ̀ pé lórí ọ̀rọ̀ olójúdé yìí àti gbogbo àwọn àìsàn tó ń fa sábàbí rẹ̀, bóyá akọ̀nọ́run ni o, àpọ̀jù ṣúgà ni o, àbí àrùn ìbálòpọ̀ ọlọ́jọ́ pípẹ́ tó ti wá dàgbà tó ti di chronic infection tó ń bẹ́jẹ̀ wọ́ káàkiri nínú ara. Ó wọ́dá pa, ó kóbá apá, ó wọ́dẹ́sẹ̀, ó kóbẹ́sẹ̀, ó ti gba oorun lójú ẹlòmíì, ó ti jẹ́ kí ìfúnpá ẹlòmíì ó ga, ẹlòmíì ṣe ni ó máa mí gúlegúle, tẹ́lòmíì bá rìn díẹ̀ wọ́n á sinmi láìmọye ìgbà lójú ọ̀nà. Ẹ wò ó, mò ń bọ̀ ná, ẹ jẹ́ ká fẹsẹ̀ rajó díẹ̀, ẹ kú kalẹ̀ o.

0: e kaabo pada e wa gbo o awa omo gbogbo awa omo ti tawon baba awa n pariwo ton pariwo fun wa awon o mo rina daada awon o mo rina daada se loju n pa ton wa mi poroporo e ma je ko ro won o su yin e mu won wa si le ise osula aba eyin na o ni fa isan lo ba omo re ni o gbeyin awa na o baba to jiya nitori wa mama to jiya nitori wa won o mo gbodo di tan wole abi looto e ti gbiyanju o e ti sare sotun sare sosi sugbon beyin o ba ti debi ti olohun oba mi o ti de gbiyanju re lade bi igba ti o gbiyanju ni ile ise osula aba I solution ibe ni ke lo o o da mi loju pe te ba debe olohun oba mi o de gbiyanju yen lade won foju won rina kedere ta mo na o fi alaafia lule aye ke eyan o fe jeun kori na rin to fe je abi ka lejo o wole ka tete meni to wole olohun mo se wa laja wole kabi ta mo wa so pe kabiru ka abo ti kabiru o wole ta wa mewure ewure jade ai loju lo nje ki agbalagba o si ranran laisun toju o ba fo ese oni sina ai se dede oju lo me eyan sese ma fowo pa ogiri ko to rin ai se dede oju lo mu eniyan jasi ko to jasi gegele eniyan tolohun ba mi ba kadara pe anadanu won dopin lori oju won to nyo won lenu lolohun ba mi o ke ma ndari lo sile itoju oju osula aba ai solution opo olohun ba mi la won dibun o opo olohun ni won ba duro be sire awon o ki nfara pamo je eyan niya lori ododo ni won gbele ise won le lori ta ba n pe won ni sehu ninu alagbo nile yi gausu samani ta wa yi ninu awon ti won sise itoju won to be won to ju be lo se iroyin ile ise osula aba ai solution ko ti de se ti gbo ti yin ni abe mo gbo tantan ti won polongo won lori radio kaakakiri ipo airina kawe te wa yi airina ka bible e le ka qurani ko tun le yin wo oju yin o wa njo gegele omo lo sese nfa elomi ni tete ko to le jade so tipe lo ti le ti wa lenu e abo sese bere e dakun e farabale ke e gbo number yi eyin e pe number yi o awon lolohun oba miran gege bi olugbala fun gbogbo awon to ba larun oju oya e mo ba iroke eko number un kale bayi 091 57 58 9016 091 57 58 9016 tabi ke pe 070 38 61 5168 070 38 61 5168 number baba osula no baba osula lo so wipe ti awon ba si nbe laye ta won nbe loke ipe ko seni ti o mo fi gosoju ko to le di pe yo mo riwe ka tabi ko to te computer ima fi gosoju kawe ima fi gosoju ka bible ki je ki eniyan mura si ohun to njo lenu ninu oju e wo ohun to njo ni lenu ninu oju la ba moju to ka eje a ka fi gosile e wo eje n tu baba sile eyin ke wa gbo pere pere oro lenu won oya
1: ẹkú òkàlẹ.
2: Bàbá òfúlàtì àti pariwo lọ́jọ́ tó ti fẹ́ pé wọ́n ń bọ̀ wọ́n ń bọ̀.
3: Wọ́n ti dé o.
2: Bàbá gangan lẹ́mọ̀ bá tí ó máa dá
3: gbogbo ènìyàn lọ́hùn.
2: Ìṣòro èyíkéyìí ti ń kojú ìríran ẹ̀dá.
3: Yálà ó ti pẹ́ tàbó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀.
2: Ẹ ti náwó náwó, ó ti sun yín, ẹ ti fẹ́ gba kẹ́mú.
3: Ẹ ò mà ní gba kẹ́mú aburú.
2: Chronic infection ló ń yọ wá lẹ́nu tó ti wá dẹkọ nẹ́run.
3: Tó ń ṣe àkóbá fojú wa.
2: Àbí a ti ṣàyẹ̀wò.
3: Wọ́n ní àpẹ̀jù ṣúgà ni ò jẹ́ kójú wo clear.
2: Ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ti sòrò ojú lè gbà wá.
3: Ní bàbá òṣùlà léwé àtẹgbòfún tó fi lè kojú ẹ̀.
2: Gbọ́rọ̀ lẹ́nu bàbá òṣùlà gangan.
3: Torí ẹnu ọlọ́fà láti gbọ́mọ ta o.
4: Tó o ǹjẹ́ mo tún kí gbogbo etí tó láǹfààní àti gbọ́ wa pé a kú dédé àkókò yìí. Àkànṣe ètò ní látọ̀dọ̀ bàbá wa Ọláwálé Oṣù Ọlálé tí gbogbo ayé mọ̀ sí Òṣùlà Abba. Ẹ bàbá kí wọn ó lè mọ̀ pé ẹ̀yin gangan lẹ wà lẹ́gbẹ̀ẹ́ mi. Ẹ dárúkọ yín fún ọmọ Nàìjíríà.
5: Ẹ kú dédé àsìkò yìí o níbi gbogbo tẹ́ ẹ bá ti ń gbọ́ wa. Orúkọ tèmi ni Ọláwálé Oṣù Ọlálé aláṣẹ iléeṣẹ́ Òṣùlà Abba.
4: Bàbá ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ báyìí kí gan làwọn àpẹẹrẹ tí èèyàn lè rí tí ó fi mọ̀ pé ó yẹ kóun ó mójútó ojú ti fi ń ríran lágbo ara.
5: Ẹsẹ̀ atọ́kùn tí èèyàn bá ti ń rí bí ọyẹ́ tí èèyàn ń rí kùrùkùrù tá ń wo kòtò tó ń jọ gegele tá a dẹni tí ń bọ̀ lọ́ọ̀kan tá a dojú wọn mọ̀mọ́. Gbogbo ìgbà lẹ máa ń wa mi lójú pòròpòrò gbogbo ìgbà lójú ẹlòmíì máa ń ṣe pin bíi funfun lẹlòmíì máa ń rí ó yẹ ká tètè máa kíyèsára pé ìpèníjà kan ti ń ṣẹlẹ̀ sí ìríran wa nìyẹn.
4: Ṣé ẹ mọ̀ wípé béèyàn bá fẹ́ lówó ojú ni ó fi rìnrìn àjò tí ó fi dolówó láyé béèyàn bá lówó tí ò fẹ́ kọ́ lọlẹ̀ ojú ni ó fi máa tọ́jú owó tó ní ó túmọ̀ sí pé ojú làbá kọ́kọ́ mójútó lágọ̀ọ́ ara. Bàbá ọgbọ́n wo lẹ̀ ń dá sí bó lẹ ṣe ń ṣe tó jẹ́ pé àwọn tí wọ́n ń wá sọ́dọ̀ yín tí wọ́n ń bá ìrànlọ́wọ́ lórí àìsàn àti àwọn nǹkan tó lè máa kojú lágọ̀ ara nípa ìríran. Ọ̀nà wo lẹ̀ ń gbà ọgbọ́n wo lẹ̀ ń dá sí.
5: Ẹsẹ̀ atọ́kùn ọ̀rọ̀ wá dàbí ẹni pé nǹkan tí Ọlọ́run bá ti yọnu sí tẹ́yìn bá tún wá fi dára ṣe ló máa ń dàbí dán o. Ṣé ẹ rí àgbékalẹ̀ iléeṣẹ́ wa yìí àgbékalẹ̀ lórí òdodo. Lórí káfewé àti gbòsè ìtọ́jú ìṣòro tí ń kojú ìríran ẹ̀dá yìí. Bàbá Ọlọ́run fi fún wa tẹnu kọ́ ò tètè bọ̀lù pọ̀ o.
4: Kí n tó gbà yín lálejò lórí ètò yìí èmi fúnra mi ti ṣèwádìí dáadáa. Bàbá bẹ́ẹ̀ bá fẹ́ fojú kàn yín bó wọ́n ṣe lè rí yín.
6: Head office wa wà ní ìlú Ìkòròdú ẹ bọ́lẹ̀ ní Agric bus stop ẹ sọ pé ń lọ sí Asọ́lọ̀ ilé epo tó dojúkọ Asọ́lọ̀ bus stop yẹn street tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ Odò Arawa street number 30 ẹ bèrè Òṣùlà Abba ńbẹ̀. A tún wà ní Ladipo bus stop ní Ìkẹjà Long Losodi níbi bridge ẹlẹ́sẹ̀ yẹn ẹ rìn síwájú ẹ rí Majok filling station tẹ́ ẹ bá ti débẹ̀ shopping complex tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ Magnet Shopping Complex ẹwọnú rẹ̀ ẹ bèrè Òṣùlà Abba ńbẹ̀. Ẹ̀yin ti Sàgàm tẹ́ ẹ bá ti dé Ìláyé roundabout ẹ wọ inú háàkì wọn yẹn tí wọ́n kọ Ìláyè sí Gàdàgbà ẹ wọ bẹ̀ níwájú CAC Church ẹ bèrè Òṣùlà Abba ńbẹ̀.
4: Ẹlòmíì ìtìjú ni òjò jáde ìtìjú pé ṣé adúrú mi ṣé gbọ́dọ̀ gbọ́ pé mò ń wá ògùn ojú káàkiri àbí mi ò ríran dáadáa. Bàbá ìmọ̀ràn wo lẹ ní fúrú àwọn èèyàn bẹ́ẹ̀.
5: Ìmọ̀ràn mi fún irú èèyàn bẹ́ẹ̀ yẹn ni pé wọ́n ní pa mí mára kí n pẹ́ lórúkọ àìsàn jẹ́ tú mi síta kí n fi ọ́ sílẹ̀ òun lórúkọ rẹ̀ kejì. N tí bá ń ṣe èèyàn tí n bá fi mára ó ń tọ̀ òun ò fẹ́ kó fohun sílẹ̀ nìyẹn. Ẹ tètè bẹ́ẹ̀ ṣe ń gbọ́ ẹ mọ́ fìgbàlà dọ́là ẹ máa bọ̀ lórí iṣẹ́ ìwòsàn ìbílẹ̀ Ọlọ́run ló fi rán wa o.
4: Bàbá kí làwọn àṣírí tí bàbá yìí lò torí pé kí n tó mọ̀ yín ni mo ti ń gbúrò yín Òṣùlà Abba Òṣùlà Abba pàápàá jùlọ lórí tọ̀rọ̀ olójúdé yìí nípa pé kéèyàn ríran kedere tàbí tó bá jẹ bí ẹni pé ìríran èèyàn ò já gerege kò kílẹ̀ bóyá lòmíì tó bá súnmọ́ kò ní rí àfi tí wọ́n bá mú jìnà sí ìṣọwọ́ wakọ̀ ẹlòmíì torí pé kò ríran ni òjò wakọ̀ mọ́ tó fi gba dírẹ́fà ẹlòmíì ránṣọ tí ò jẹ́ kó ṣiṣẹ́ rẹ̀ mọ́ ni pé ojú yẹn kò ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣiṣẹ́. Ìyẹn bẹ́ẹ̀ o bàbá ṣé àjogúnbá ni àbẹ́yìn náà lọ kọ.
5: Ẹsẹ̀ atọ́kùn ṣé ẹ rí iṣẹ́ ìtọ́jú ojú nílànà tìbílẹ̀ àti àwọn àìsàn míì tó ń fa sábàbí rẹ̀ àjogúnbá ni o iṣẹ́ ẹ̀gbọ́n bàbá tèmi ni. Nígbà náà lọ mú gbọ́ wá lọ má wo wá a rò pé wọ́n ń fìyà jẹ wá nígbà náà.
4: Bákan ràn yín iṣẹ́.
5: Ṣé wá rí ìgbà tí a wá bẹ̀rẹ̀ sí ń ṣe iṣẹ́ yìí tá a wá bá dára kékeré a wá dàbí dán nígbà ìlà tó wá mọ̀ yí pé àṣẹ ó dáa kéèyàn ó farabalẹ̀.
1: atoda ke yin o joko tagba
4: baba e je n bere bayi tori opolopo na fe bere lowo yin pe igbagbo opolopo ni pe teyan ba fe lo soju o lati kan sinu oju ṣugbọn ngba mo dele ise yin mo ri pe gbogbo n te se kale fun itoju oju yi ko si ti won kan soju nbe mimu ati lilo ni
1: eseun te ba re lomi to ba pe wa baba awon ti lo ta won bi kan o se se pe ta won ba dodo yin won ka kini sa won loju ni awa la mo wa so fun e pe e lo fokan bale ni le ise ti wa o gbogbo ewe ati gbo ta nlo se itoju oju ẹnu báyìí lẹ ti gbà ló ẹ sì máa wá fìlẹ lójú. Gbogbo àwọn egbògi tá a fi ń ṣe ìtọ́jú ojú àti àwọn àìsàn tó lè fa sábàbí ẹ níléeṣẹ wa lílò ni sẹnu.
4: Kìí ṣe pé wọn kàn sójú àṣírí kan nìyẹn o. Bàbá ó túmọ̀ sí pé òótọ́ lọ̀rọ̀ táwọn oníwàádìí tí wọ́n ṣe pé ọ̀pọ̀lọpọ̀ ti ń dààyàn láàmú nínú ojú àti inú lọ́hùn lọ̀pọ̀lọpọ̀ ti ń wá jíjẹ mímu ẹlòmíì ó wà lára tó ṣokùnfà tí ń dààmú rẹ̀ lójú. Bàbá wa níṣẹ́jú kan tó kù yìí àwọn èèyàn lóríṣiríṣi ló wà bẹ́ẹ̀ tó jẹ́ pé tí wọ́n báyìí tí ti gbòbọ ojú wọn lè kàwé. Arábìnrin kan tó wá sọ́dọ̀ yín tó jẹ́ pé ó lóun ti ń lo ìgò láti bí ọdún bíi mẹ́fà ṣùgbọ́n ṣe tóun wá tóun lo àwọn egbògi yín òun jùgò lẹ̀ fáṣán ìní èyí tí wọ́n fi ń ṣe oge nìkan nílò báyìí.
1: Bàbá tẹ rí abalábí tẹ dùn mo tún fẹ́ sí àwọn èèyàn wa ní làákàyè nílé. Ṣé ẹ rí èèyàn tí ojú bá ń yọ lẹ́nu tán súré lọ rèé gbàgò ọ dàbí ẹ ń pé èèyàn ń gbìyànjú àti sún wàhálà síwájú ni o. Torí tẹ bá lọ bá wọn tẹ complain pé nǹkan kan ṣẹlẹ̀ nínú ojú yín wọn á fún yín nígò kan.
4: Wọ́n fún yín nígò.
1: Tẹ bá tún padà lọ wọn á tún mú gò yẹn wọn á tún change ẹ fún yín.
4: Ok wọn máa pààrọ̀ gò.
1: Bẹ́ẹ̀ ni atọ́kùn ṣe wá rí gbà tí ojú bá wá kọ sẹ́ tí ò rí na mọ́ rárá. Kọ̀ wá sí júpítà ìgò kí ni mo wí atọ́kùn.
4: Bẹ́ẹ̀ bógò yẹn ti lè lágbára tó.
1: Tó lè wá
4: pé kí mo fi sójú.
1: Tó lè mú ìmọ́lẹ̀ wá sí ojú tí ò rí nǹkan kan mọ́.
6: Ṣé ti ẹni tó lòun lọ sílùú òyìnbó lọ ṣe ìtọ́jú ojú ń bẹ̀ tó padà dé Nàìjíríà wa ń bí odidi ọdún mẹ́wàá gbáko ló fi ń rí kùrukùru tó sì wá sí iléeṣẹ́ wa tí ò lòjú ewé àti gbò lọ́lọ́dọ̀ wa tọ́lọ́run sì ṣe yanu.
4: Bàbá eléyìí báyìí ó jọ yàn lójú pé egbògi téèyàn lè papọ̀ mọ́ra wọn tí ó sì lọ mọ́ tọ́jú ojú láìsí pé èèyàn kan sójú ìyàlẹ́nu ńlá gbáà ni onílẹ̀ yorùbá à ń gbìyànjú o. Bàbá kí n tó yọ̀ǹda yín ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wọ́n lè pè yín sí 070-38-61-61-51-58-68 Baba, irú àwọn àìsàn wo ló lè ṣokùnfà ìṣòro ojú? A mọ̀ pé iṣẹ́ abínibí yín ni tẹ̀jọ̀gùn bá àjẹbíni lọ́dọ̀ tí yín. Irú àwọn àìsàn wo ló lè mọ ṣokùnfà rẹ̀?
1: Ẹ̀sìn atọ́kùn. Èmi a máa sọ wípé ẹni tó bá ń mọ̀ kó ń dín ìmọ̀ láti ṣe ìtọ́jú ìṣòro tó ń kojú ìrìn rẹ̀ dá tí ò bá ní ìmọ̀ lórí àwọn àìsàn kọ̀ọ̀kan tó lè fa sábàbí rẹ̀. Olúwa rẹ̀ ò mọ nǹkan kan o.
4: Bàbá ẹ bá a dárúkọ bíi mẹ́ta ń bẹ̀ a mọ̀ pé ó pọ̀ tó lè máa ṣokùnfà irú àwọn àìsàn bẹ́ẹ̀.
1: Ẹ̀sìn atọ́kùn. Àpọ̀jù ṣúgà ó jẹ́ àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì téèyàn bá ní chronic infection rí ó lè ṣe okùnfà ìṣòro tó ń kojú ìrìn rẹ̀ dá paríparí rẹ̀ ni ògbólógbò akọ náà.
4: Ó túmọ̀ sí pé mẹ́tẹ̀ẹ̀ta yẹn olórí àwọn okùnfà tó lè fà á kéèyàn mọ́ ìran dáadáa ni.
1: Bẹ́ẹ̀ ni atọ́kùn.
4: Ẹ sọ̀rọ̀ àpọ̀jù ṣúgà lẹ́ẹ̀kan. Tí èèyàn bá ń ṣàkíyèsí àpọ̀jù ṣúgà lágọ̀ọ́ ara ọ̀nà wo ló fi lè gbà pé òun ti ní àpọ̀jù ṣúgà? Irú àwọn ara àpẹẹrẹ wo ni ọmọ rí?
1: Ẹsẹ̀ atọ́kùn. Ìbéèrè tẹ́ ẹ béèrè lọ́wọ́ mi yìí ìbéèrè tó kẹnu ni o. Tẹ́ ẹ bá ń gbọ́ ikú ń bọ́ mọ́ rìn ọmọ ò tètè fura àpọ̀jù ṣúgà ló ń jẹ́ bẹ́ẹ̀ o. Kò ní mú wa o kò ní mọ́mọ wa o. Gbogbo àwọn tó ti mú Ọlọ́run lọ́jọ́ ìní bá ń tún wọn lẹ̀. Tí èèyàn bá ní àpọ̀jù ṣúgà á dàbí ẹni pé ayé ń ṣe olúwa rẹ̀ ni. Ẹ̀rẹ́ lómìn kọ́ọ̀bù omi kan ló mu bíi mẹ́fà ni ó fi ṣẹ̀yọ́ ẹ̀ padà. Bó ṣe ń mumi bẹ́ẹ̀ lọ́nà ọ̀fun rẹ̀ ń dry. Bẹ́ẹ̀ bá ti rí èèyàn tó ní àpọ̀jù ṣúgà àpọ̀jù ṣúgà yìí ló máa ń siwájú tí ìfúnpá èèyàn tí ó fi bẹ̀rẹ̀ sí ń ga tí ìfúnpá bá ti wá ga tó já sí kéè ẹ mọ wá rí ẹni bẹ́ẹ̀ tán bá ju nǹkan lẹ̀ gbì àyà wọn àṣàdédé já. Ṣé rí ẹlòmíì tí ṣúgà yìí bá ti lọ tó ti bọ̀ tó ti wọ inú iṣan ara wọn á wá jẹ́ kó bẹ̀rẹ̀ sí máa rẹ gbogbo iṣan ara. Wàárẹ̀ ẹlòmíì wọn á gbẹ́sẹ̀ lélẹ̀ á bẹ̀rẹ̀ sí ń tan mọ́ ìrìnbùsùn méjì á di wàhálà. Ẹlòmíì tó bá gbẹ́sẹ̀ lélẹ̀ báyìí tó bá fẹ́ gbẹ́sẹ̀ á dàbí pé wọ́n dé búlọ̀kù mọ́ wọn níbàdí ni. Tí ṣúgà bá pọ̀jù nínú ara kije yin o ronun sun ti suga ba poju ninu ara oun lo ma nsi waju to ma mu ki elomi ko la oju le ti won o ni ri nkan kan marara
4: ehe baba wa e soro nipa chronic infection iyen aisan arun teyan ko latara ipalopo a ko narun ko te menu ba lekan to ba ye pe to ba nseyan lagu ara o le fe sokun fari na dede
1: e se atokun e je ka kokko bere latori chronic infection ten so yen tori pe awon ti nkan won yi nse won yi tete ke sara ko to wa joba lodokun e sa teyan ba ni chronic infection won le kokko ma riru awon apere won yi isokunrin isobirin oju ara le kokko ma yun wa ti nkan kan ma jade wa latoju ara ti o te wa lorun binu se nkun burugbu be ni ara ama gbona ara ma ta elomi lai fi atapara to ba wa lo to bo to wonu eje a wa lo di kokoro abejeje gbogbo ibi to ba wa wode ninu agwara a wa ma fun be ni wahala se wa ri chronic infection ta nso yi o na lo bi ako narun te ba ngbo ogbologo ako narun ndi kan lo ti bere se ri ogbologo ako narun ta nso yen te ba ri elomi ti narun ba gba won mu anu olohun o se yin fun won te elomi ba nbera bayi ti ba yun ra bayi ni bus stop ko ti ni fe wo boye nikan kan wo afoku go npe la elomi to ba de bus stop nbi o ba ka won lara de tan ba nti nbera kura kura bayi mo ti e ni mo pe ibun to ko la won wa iwo ogbologo ako narun yi ni ma wo si yan loju ti ma wa ba ojuje awon baba wo jo won ni gbagbo pe eni to pa fe se itoju isoro ti nkoju irire eda ti o ba mo nipa ogun kan to le koju ogbologo ako narun oni to won o mo nkan kan o keyin o wu ti gbongbo ti gbongbo nitori pe ese kan ki dede se atokun won ni ekun lo ba ikun wa gbogbo ti n sele si iriran eda o nibi ti gbongbo re ti bere baba wa wu gbongbo re yo dabi en pe eyan n ge igi lori ko wu tegbotegbonu nti ma wa fanu wa re lomi won ti lo se oju bi emeji bi emeta eje abi won lere ki ni idi re ti ti won se fi n pada sibe won o wu ti n se won tegbotegbo ni eyi to wa loju nikan ni won mu nile ise osula aba nbe la ti n wu gbogbo isoro ti n koju iriran eda ati gbogbo awon aisan to n fa saba bi e tegbotegbo te wa ni gburo re mo gbogbo ti n je tolorun
7: tun le leyi o lati ile ise osula aba osula extra bitter lo n je bomo kekere tabagbalagba ba n je todun afi ke ya lo ni osula extra bitter ninu ile o eyin te fe kara yin to wuwo ko fuye e fe mo ribo lowo igbanse to le koko to nfun ni ni tia e ma lo egbogi alagbara bi ara osula extra bitters gbogbo idoti to ti di sinu isan ara wa ti ko je ko mi ara ati eje ko rin lo ti bi to nilo eje to wa fa kapa wo ma wuwo kese wo ma wuwo irin die larin awa mi gule gule elome agbese lele se lo dabi pe won te nylon male ati bere ndogun ati naro ndi wahala se lo dabi pe won de block ma elomi ni badi osula extra bitter ni ke ma lu o ma nre wa tenu tenu ogbologo infection to wa ninu eje gbogbo elosula extra bitter o fodanu ka wa moribo lowo ara yiyun ara tita owo ati ese to ngban riri ogbologo kokoro inu eje olojo pepe to nba agbo ara wa wo ya ija gbogbo elosula extra bitter kaju e eti yin to npariwo nkan to le mo wa lona fun to nse bi ka po tao de ripo isan ara wa to nfa ni so den den omokunrin ti ko le se ojuse lodo yawo e osula extra bitter ni ke lo o fo gbogbo idoti inu ara ati gbogbo gedegede to wa ni kun wa danu kaye saroye apariro ese riro orunkun ati gbogbo bi to ndun wa ninu ara ta ti nawo nawo si inu wa to nkun gburugbu eyo yin to npo lapoju gbegben lelomi ngbe ken ki won to le to eyo elomi a ma wa sere sere osula extra bitter ni gbogbo awon eniyan pataki nlo ti alaafia awon fi je pepe o e wa gba o akiyesi kan pataki re te ba ti ra won kan ninu oja tabi ni bikibi ti won gbe speaker sile to npariwo ogun ile ise osula aba awa ko la ran won nise o gbogbo isan ara to ti duku te ba nlo osula extra bitter gbogbo re lo ma bo sipo osula extra bitter ojulowo egbogi ajisan ni awon ibi ti e ti le ri osula bitter osula extra bitter ni won yi
6: head office wa wa ni ilu ikorodu e bo le ni agric bus stop e so pe n lo si asolo ile epo to doju pa asolo bus stop yen street to wa legbe re odo arawa street number 30 e be ro osula aba nbe atun wa ni Ladipo bus stop ni Ikeja long losodi ni bi bridge elese yen erin siwaju e ri Majok filling station te ba ti debe shopping complex to wa legbe re Magnet shopping complex Magnet shopping complex e wonu re e bere Osula Haba nbe eyin ti Sagam te ba ti de Ilaye roundabout e wo inu haki won yen ti won ko Ilaye si Gadagba e wo be ni waju CAC Church e bere Osula Haba nbe
8: e le pe wa sori ero ibani soro yi o 070-38-61-51-68
9: WhatsApp number one, Fini.
10: Aoni, Faisan, Lugbao.